0: mo ki gbogbo eyan omo Olorun te lori ofe ati gbo mi ni wakati mayi radio yen kuro sa mayi radio yen kuro ma aran mi si yo sa aran mi si yo ma oruko mi na ni woli ajirere Victor Daniel aka ayanfe Jesu ti gbogbo aye mo si babori okitu sile bon ti eni to ni majemu so inu mi kon da dede dun kini idi awon eri to soro gbagbo o tenu awon eyan jade awon ti ori mi ri to si je pe ase ori afefe lo lo kaye won nibi to wa melo melo wa ni wo to n gbo mi ni wakati hey oluwa so fun mi pe osu ta wo yi ti si osu August oluwa pe fun mi ni osu ifa ati osu igbedide fun awon to se ta ti dide e wa wo eri lori sirisi awon eyan ori mi ri eri ta gba lana lasan o le ni 3000 mo fe lo ase ma je mu ipe mi fi gbadua fun e next month September 4 oni mo ma se ajodun ipe ti mo ti wa ninu ise oluwa 11 years se yara sangu ata ti mo ra de mi bayi awon yan ma de lati Dubai Dublin Canada UK awon yan ma de lati Adu Ekiti Ilorin Kongi Omuaran Ibadan Edo State awon yan ma de lati Osun Osogbo awon yan ma de lati Jebu Ode kosi bi to jina ju gbogbo bi ti mo leka si lawon eyan bo eni kan ni baba igba wo ni program yen September 4 next month first week of September Friday ni showroom ni ninu program ya ma pin fridge ero ilota ma pin sewing machine ama tojo awon agbalagba ma fun awon agbalagba to po ni onje bag of rice kankan ohun oluwa ni ade ma fun awon kan na lowo kan lo fi bere business bo luwa se ni ka se lodun iniyen ben eni kan ni baba tin ba fe de program yen ba won mo se ma ri nibi kibi to ba ti fe wa wo moto to lo Sunday Bridge Sangu Water to ba ti Sunday Bridge Sangu Water bere school 3 ni joju bus stop ibe la fe lo ni September 4 e ma mura de mi hey gbogbo eyi te n gbo mi ni wakati bi yanju ko gbo won oluwa gbo lenu mi ba mi mu iyo o ja da sile le gbe ese otun re le lori gbe ese osi re le lori eyi kan ma gba wipe pade woli kan lori afefe toro oluwa ni kin fi eni kin fi gba wa fa won kan to ti de korita ko ye won mo to ti de korita esin awon kan fe san gbese owo le ja won kunle oluwa ni mo fe jade si won lona ti won lero ko to di ago mejila afi to ba tele ohun oluwa lenu mi bo to ba ti tele eni pe mi to ro mi nise olohun ma ye lenu kile oni to su ki to play awon testimony te sare gbadua fun e lose tutu iwari iran lowo gba o poju rere atanu olorun pade lose tutu yi o ni riku omo omo o ni ku mo e lowo gbogbo bi to ba ti fese de te lose tutu yi o poju rere atanu olorun pade eni to lepa to lepa re kiri iku ojiji pa bayi in the name of Jesus eje sare de yaro ke lo ka sare gba awon testimony ni kukuru engineer mi sare ba mi yi soke ka won eniyan gbo engineer
1: oruko mi ni oluwa seun lati dokuru to bi bayi gbogbo ti to bi olorun ga igba ti mo ko gbo program koda ko si na bi ojo meta mo de ma so radio sile ohun iwon loju mi mo na won won tun lele ayan fe jesu won tun de o mo mo ri pe mi o ro run sun igba to pari program e won ni 550 naira ta omo se data 5000 10000 mo ni yen kere je don ipe baba ewo igba ti le wa mo won so fo mo mi ti o mo ju ko mara data 10000 20000 mo ni wo account number kon lele ba mi send 550 naira oni owo kon ko lo mo ni be ni bo mo yen se send 550 naira yen o de man like lati ma play sport bet kon bo se win ni 150000 kon ni yen o sare ma ba mi ni shop only account number te fun mi yen o ma yato so gbe te ma fun mi latojo e mo ni be ni o ni se mo ma lo my 12 ni 3 weeks ago yen mo ni be ni o ni okay pe ki mo etime mi etime mi dani pe se mo pe daji ni mo ma nlo owo ni fe ki ko cash dani pe tin ba ti de my 12 ki gba cash mo sha slot mo gba 60000 mo ni mi ti mi ni 10 kobo ninu awon kini mo raja mo gara wale igba to tun de o ni e mo mi ba o de ni mo ni dada ni o ni ba o lo je mo na dupe lowo olorun o ni tori bo ni mo ma nta o ni ma je bo ni sere o mo ni mi o man after owo e mo fi nsi o o e tun joko ti mi di e pe account number yen mi mo bi mo se delete lori phone o ni e tun send e again mo ni mo ko sile to ba ti da be bill mi lo mu o tun wa se owo yen o tun wa se lona befa o wa je 3000 whatever sha o so se lona befa o tun o ma play kini e mo ju mi riru ti e ko kin sun igba to tun ma pada di kini sọ́wọ́ bá mi ní sọ ó ní mọ́ mi mo fẹ́ dẹ̀ ní pa yín mo ní tẹ́rì pa mi kí ló ṣẹlẹ̀ ó ní mo win 350,000. Ọmọ wa ṣe ọmọ yóò tún ju 20 years ó yẹ ṣe pé 20 ni yọ́n in February ni. Ó ní ṣé mo ń lọ by 12 láàárọ̀ rẹ̀ mo ní ó ti pé mo ti rajà ní ìjẹta pé mo ní program tí mo ń lọ ní Allmart ó wà ní òkè pé báyẹ̀fẹ̀ kí lórúkọ pásítọ̀ yẹn mo ní ìtẹ̀wọ̀ arántí mo ní but account number tó máa ń san owó sí yẹn ni ó wà ní òkè pé kí bá òun kí pásítọ̀ yẹn dáadáa o pé òun dúpẹ́ gidi ní ọwọ́ ẹ̀ o pé tí mo bá dé pé ṣé mo máa send account number landlord sí òun ó ní because òun yìí tóun win ní mọ́jú làárọ̀ yìí pé òun fẹ́ san 300,000 owó olé fún landlord ó ní ṣe owó tí ó jẹ tẹ́lẹ̀tẹ́ ó nílò pé èyí tóun win ní àárọ̀ yìí ni pé òun máa san tóun bá dẹ̀ ti wá san tán èmi àti òun àájọ jókòó àwájọ sọ̀rọ̀ pé because òun òun kí n máa lọ sí ibi tí bàbá yẹn wà pé but bí mo ṣe ń sọ pé òun bàbá yẹn pé òun mọ̀ bóyá ọmọdé ni bóyá tọ́ńbọ́ ni bóyá kí ni pé but ìgbé ẹ dájú pé òun dẹ̀ ṣùgbọ́n pé tọ́ba máa wádìí bàbá yẹn pé ṣé mo mọ̀ pé mo fi ọdún kan àti 6 months gbé òun pé ó dáhùn lójú pé bàbá yẹn ni bóyá ọdún kan àti 6 months lọ́ máa fi gbé pé ìgbé àwọn méjèèjì dájú máa ní èmi ò mú
0: un. Nice! Ó yẹ dìde dúró bí ẹsẹ̀ ọ̀tún rẹ lórí iyọ̀ yẹn bí ẹsẹ̀ òsì rẹ lórí iyọ̀ yẹn sọ pé orí òjijì sọ pé àánú òjijì sọ pé ojú rere òjijì lọ́sẹ̀ tuntun tí mo wọ̀ yìí angẹ́lì àyànfẹ́ Jésù darí ẹ̀ sọ́dọ̀ mi darí ẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ mi in the name of Jesus. Ó yẹ jókòó padà ẹ̀yìn kan máa gbà wípé ẹ pàdé wòlíì kan lórí afẹ́fẹ́ mò ń padà bọ̀ ẹ jẹ́ tún dé yàrá òkè náà ká tún gbọ́ tẹsímọ́nì kan sí ẹnjìníà mi.
1: Orúkọ mi làbí kẹ́ mo rò pé nǹkan tí mi ṣe ni pé mo máa ń gbọ́ program yín lórí rédíò pé kọ́ lọ san ọrẹ
2: ọrẹ
1: 550 bẹ́ẹ̀ mi náà ṣe ní kọ́mọ yẹn lọ nìyẹn gba
2: 1,100
1: naira èmi ẹyọ ọkọ wọn mo ṣe kan fún wọn mọ so ìgbà tó wá gbé lọ kojú bí week nígbà tí a ṣe yẹn bábúrò mi ṣe pè mí nìyẹn pọ́n mà ní wọ́n ní kọ́ ọ̀hún wá lọ́dọ̀ wa pé wọ́n fẹ́ fún wa lówó bó ṣe dé nìyẹn bó ṣe ní òun ti kówó yẹn lọ fún àwọn ọmọ mi mo ní kí ló dé owó fígọ̀ tó pè náà ó kọ́kọ́ yà mí lẹ́nu nítorí wọn fún wa wọn pín owó family fún wa bẹ́ẹ̀rẹ̀ bàbá mi wà gan wọn pin irú ẹ̀ wọn pé èmi nìkan èmi gba nǹkan
2: ní
1: 600,000
0: bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ ó máa gbà kí ayọ̀ ìpè mi máa jáde sí ọ ìpè mi máa ràn ẹ́ lọ́wọ́ ó máa gborí òjijì in the name of Jesus. Ẹnjìníà mi tó bá mi wá kan sí sókè káwọn ènìyàn gbọ́ ẹnjìníà.
1: Mrs. Ibrahim mo wá ní Ibrahim street ní Ìkọ̀tún mo wá ti ń bẹ Ṣáàmà pé mo need help
2: Ṣáàmà
1: mo need help Akísọ̀yà Ṣáàmà Alímọ̀sọ ìgbà tí mo wá lọ bá ó wá ní kí ó wá fún mi ṣọ́ọ̀bù tó mi lọ
2: ó
1: tún wá fún mi ní
2: sẹ́ẹ̀tì.
1: 1,050 naira
2: orí
1: rédíò
2: bẹ́ẹ̀ni ní tí a máa ń pè yín pé
1: kẹwàá gba
2: ṣọ́ọ̀bù 2,000,000
1: ó tún wá àti sẹ́ẹ̀tì
2: ló tún fún mi fóònù náà
1: ẹ
2: náwó sókè.
0: Nice! Abẹ́ẹ̀ rí pé àwọn ẹ̀rí ìga díẹ̀ ohun tí mo fi ní inú mi kàn dá déédéé dùn nìyẹn àwọn tí ò rí mi rí tó sì jẹ́ pé àṣeorí afẹ́fẹ́ ló lọ káyé wọn tí bá ní kó dá ọrẹ mọ́jẹ̀mú lábẹ́ ìpè mi ebi kọ́ ló pa mí sàn ebi kọ́ ló pa mí mà pẹ̀lú lẹ́wù tọ́lọ́hún gbéṣẹ́ ránṣẹ́ mi dé lénìí out of 36 states kọ́lọ́hún dé ìyọ̀nda 31 branches in 31 states àti sọ ti ìlú òyìnbó o so tí bá ní kó dá ọrẹ mọ́jẹ̀mú lábẹ́ ìpè mi mọ́jẹ̀mú ni olúwa ló sọ fún mi pé kò sí ẹni tó bá ti fi inú dídùn bẹ́ẹ̀ ni àti inú kan tẹ̀lé ohun tí mo bá ti sọ lórí afẹ́fẹ́ ọrẹ mọ́jẹ̀mú ni ìyá yẹn ṣe wọ́n dẹ̀ fún ní ṣọ́ọ̀bù 2,000,000 tí ìyá tó ń jẹ́rìí lánàá wàá gbẹ̀rí yẹn lórí rédíò lọ́la tó lóun dá sí ọrẹ mọ́jẹ̀mú òun fi sẹ́ẹ̀dì 5,500 lórúkọ ìdílé òun lánàá ó dẹ̀ fi support radio program nígbà tó máa tó aago mẹ́wàá lálẹ́ àná ọmọ tó ti gbàgbé for the past 12 years o de send the 48 million naira silana wa gbo testimony yen lola gbogbo to ba gbo lori radio mi ki se packaging be ni eyi won le gbagbo pe leri mi won na won ase ori afefe le kaye re nibi to wa iwo na le fun mi leri kilo ni to su mo de le play testimony re lori radio mi lola to ba gbagbo ya yo re ma jemu e jade egbe ni fun eni to wi nigba to luwo wi oluwa ni ore ma jemu ni won ma fi silekun ana ose tutun bi angeli ayan fe jesu emi na ti wonu ose tutun bi aye mi wo be se mi wo bi aye awon mo mi wo da fun gbogbo mo to ti ara e jade da fun oko re da fun aya re ore le ti ara won wole sodu e ore 550 naira lori omo kankan iwa to fe se transfer by abi cash lo wa lowo e o ya dide duro bi ese otun re lori iyoyen bi eso si re lori iyoyen gbogbo aye te ba ti dore yi ko to di ago 12 e lo gba pi ayo wa rowo iyanu ipe mi ma jade si o angel mi ma fun eleri be ni yori jesu oluwa wa amen ma dore ma jemu e bayi to ba ti wa da tan bayi wa wa pe mi wa di baba mo ti dore idile mi e so gboro ro meta saye mi emi na fe fun yin leri leni ti ba ti wa gbadua fun etan wa wa ko iyo yen wa da sinu omi wa lo fi we o ti tan afi to ba tele ohun oluwa lenu mi bo to ba ti tele eni pe mi to ro mi ise o lo ma jade si olona to lero nipa si ore ma jemu re ore 550 naira lori omo kankan da fun gbogbo omo to ti are jade da fun oko re da fun aya re akan na ba church yen ni 60 40 21 94 06 lẹ́yìn kan sí 60 40 21 94 06 lẹ́yìn kan sí 60 40 21 94 06 for the last time 60 40 21 94 06 Keystone Bank. Wari Akinyan Soye Victor Daniel Bell. Toba transfer by lori mo ba bo e abolo se lenu PS eye eyan 2000 e ma pe mi bye bye toba ti koje eyan 2000 mi o ni gbe ko yen mo sori phone number o ni ba mi rojo wa ni baba mo ti dore idile mi e so gboro ran beta saye mi emi na fe fun yin leri leni o fe kaye gbo eri temi na lori radio yin lola sori phone number 07040738130 07040738130 lẹ́ẹ̀kan sí 07040738130 tàbí 09168020701 09168020701 for the last time 09168020701 tabi 07040738130 eye 2000 e ma pe mi bye bye ki gbadua fun e to ba ti dore ma jemu etan to ba ti datan ko iyoye da sinu omi ko lo fi we iwo le ri kan

0: 101.3.5 FM. Ọlọ́run bá ọ̀nà jẹ́ ká jábọ̀. Torí pé a ti fi ọ̀nà wa, a ti fi lé lọ́wọ́, a ti fi gbogbo ohun ìní wa, a ti fi lé lọ́wọ́ nínú oṣù tuntun. Ó di dandan kó máa mú wa tẹ̀ ẹ́ síwájú. Bàbá, torí pé bẹ́ẹ̀ ṣe tóbi tó, ọ̀nà la ṣe ń dúpẹ́, la ṣe ń yìn fún ọ̀rẹ́ ọ̀fẹ́, ìfẹ́ àti ìkẹyìn ní orí ayé wa. Tó bá ti máa wọ ojú aago, a máa rí pé aago méje. O ti n ku iṣẹju meje to ba ti n dagun meje naa la ma ko gba wa la ma rora yeba si egbe kan na ta ma duro de eto eyi ti ọkan ti o sunko o da lati kopa lori eto yẹn ti atẹjiṣẹ rẹ nigbagbọ te fẹ gbọ e tẹ ẹ si nọmba yi 0907-648-6198 nọmba te pe ni láti darapọ̀ mọ́ wa pé tó ó dá eléyìí o ni mo fẹ́ kẹ́ ẹ mú wá orin tí mo fẹ́ gbọ́ òun eléyìí ẹ bóyá titi Ṣọlá Àdéṣìn ni bóyá titi Tọ́pẹ́ Àlàbí ni ó dá bóyá titi Esther Ìgbẹ́kẹ̀lé òun ni mo fẹ́ gbọ́ bóyá titi Tùdùnsìn rẹ̀ ni mo fẹ́ gbọ́ bóyá Ọlọ́ọ̀bà náà ni mo dẹ̀ fẹ́ gbọ́ èyíkéyìí èyí tó bá wù ẹ fẹ́ gbọ́ ẹ ṣe àti tẹ̀ ẹ síbẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ ẹ síbẹ̀ kẹ́kọ̀ àkọlé orin ọ̀hún síbẹ̀ kẹ́ wá tẹ̀ ẹ kó lọ sí nọ́mbà yẹn gangan 0907-648-6198 ẹ má gbàgbé láti fi orúkọ yín sí torí pé tàbá máa pé ó dá ṣẹ́yìn ń ṣe ìkómọ ni àbẹ́ ẹ̀ ń ṣe ìṣílẹ̀ àbí ẹ ó ti ẹ̀yẹ́ pé ilé ìjọsìn gan ni yín pé ó dà mo fẹ́ láti máa mú àwọn ọ̀rọ̀ ìṣí tí ìrọ̀ ìyànjú wá lọ́kọ̀ọ̀kan bóyá fún ìṣẹ́jú bíi márùn-ún mẹ́ta òun ẹ̀yìn tẹ̀fẹ́ ní ó dàjẹ́ ń gbé wọlé sí àárín ibẹ̀ yẹn ìpè nọ́mbà yẹn náà pẹ̀lú 0907-648-6198 tàbí wọ́n kọ̀ wòye pé ẹ̀bùn ni mo fẹ́ máa fún àwọn èèyàn lórí ètò yìí ẹ bá máa wá àwọn kankan kí n máa jù fún àwọn èèyàn kan dẹ̀ máa gba ẹ̀bùn ẹ máa bọ̀ ẹ̀pẹ̀ nọ́mbà yẹn tàbí kẹ́ máa bọ̀ ní yàrá ìtajà wa nílé ṣe rambi radio 101.3.5 FM tó wà ní 1A Adékúnlé Fájúyì ìwé GRA ní Ìkẹjà ní ibi òun náà la wà lọ́wọ́lọ́wọ́ ẹ ń ṣáà máa bọ̀ àwọn aláàgbè tó bá ti jẹ́ nọ́mbà yẹn 0907 náà lè fẹ́ pè ódà mo rí àtẹ̀jíṣẹ́ yín tí wọ́n ti rí 0907-648-6198 òun náà ni ó dúró èmi tí yín tòótọ́ máa gbé èmi ò ní pa o èmi náà ni màá gbé àjọ máa sọ bẹ́ẹ̀ ni gbogbo adé máa lọ ní bó ṣe yẹ kó ṣe máa lọ 103.5 FM ẹ jẹ́ fi ọwọ́ yìí kí n fi kí àwọn tó ṣe ọjọ́ òbí lọ́kọ̀ọ̀kan ní èjèèjì nínú ọ̀sẹ̀ yìí tí a parí pàápàá jùlọ oṣù ìta parí yìí pé ẹ ti ṣe yìí ẹ tún ṣe àmọ́dún dágbà lọ́wọ́ ọlọ́run bá ìrírí ọdún tó ń bọ̀ nínú ayọ̀ nínú ìbùkún nínú ìgbéga lọ́pọ̀lọpọ̀ lẹ ti ṣe ẹ wà ní mọ ọjọ́ kan yàtọ̀ pé ọdún yìí ni wá yàtọ̀ tó dáa jù nínú ayé mi èkẹ́ wa máa fi ìfi ka àbámọ̀ bẹnu ní ìgbà kọ̀ọ̀kan torí pé iwájú àti iwájú báyìí náà ni ẹ máa lọ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kí n rárá da báyìí torí màá forin lẹ̀ fún wa ni títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára ọlọ́run ọba tí kristi bá fa bíbọ̀ ìsẹ́yìn tí ààyè tó gba ẹ̀yìn àti èmi táyè rẹ̀ tún gbà wá nílé iṣẹ́ rambi radio 103.5 FM a tùjọ máa gbọ́ ètò yìí ẹ má gbàgbé nọ́mbà orí yìí tẹ fẹ́ gbọ́ àkọlé àtorúkọ yín ẹ bá ń tẹ̀ sí nọ́mbà yìí 0907 ẹ má flash 0907-648-6198 bẹ́ẹ̀ ṣe é ṣe ní gbogbo ògbà dáadáa ẹ̀yin náà láfi máa ṣe lọ torí mo ti ní à ń ṣe ìlọrin abilékọ Yẹmísí Gbàǹgbóṣe láti Ayọ̀bọ́n Ìpájà wọ́n ní kí n fáwọn ní ẹ ti tóbi tó ẹ̀yẹn láti ọ̀dọ̀ Emma OMG òun àti Deborah Pẹ̀lúmi Deborah pé kí n fáwọn ní ẹ ti tóbi tó ìyẹn káwọn máa fi dúpẹ́ lọ ọlọ́run ọba àti ẹ mọ̀lẹ́bí àwọn fún oṣù tuntun tí a rí àwa náà fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún oṣù tuntun èyí tí àwa náà ta àwọ̀ náà lọ èyí náà ni máa fi ṣe ìlọ ẹ ṣeun abilékọ Yẹmísí Gbàǹgbóṣe títí ọ̀sẹ̀ tó ń bọ̀ Ọmọlọ́lá Ọlámíjùlọ lórúkọ tèmi ó dìgbà kan náà.
1: Ìjọba lórí gbogbo orílẹ̀-èdè jẹ́ kí wọ́n yan orúkọ rẹ tí ó tóbi tí ó sì lẹ́rù.

0: 13 Gbẹ́kọ́ni, ìkọ́ni 103.5 FM. Gbogbo ilé ń kọ́ṣẹ́ dáadáa lọ́ba yín sálà àfíà lẹ́wà. Wọ́n káwọ́ kan sókè bí wọ́n sì ẹ̀yìn gànà kù. Wọ́n kúrú mọ́lẹ̀, wọ́n ń ga sókè. No say you no fit dance. Dance! Dance away your sorrow. Dance away your sorrow. Thinkless. Daddy thinkless. Oh yeah, thinkless. Mommy thinkless. Olambo Wadara.
1: Almost every new time for the sign of me, your brother. Come on.
0: Tẹ̀sín gbọ́ ẹ̀kọ́ nìyẹn àtàwọn èèyàn wa tí wọ́n ti ń pè wá lábẹ́ aṣọ bó lálẹ́ àríyá bó lálẹ́ àríyá awá o awá àìrè etí akọ̀ọ̀lọ̀ ọ̀nà lójàgbẹ́. Abẹ́rò ká ní ìwà o à ń bọ̀ o àdìdé à ń bọ̀ o àdìdé ìrè etí akọ̀ọ̀lọ̀ ọ̀nà lójàgbẹ́.

0: sí olówó orí yín o e kale sa
1: e kale o
0: e kale sa
1: ya orúkọ mi ni alájú ìlú alátàlá tẹlá tó rú di ìlú
0: ti ẹgbàgbé orúkọ yín ni kí ló dé
1: ah àbí o àbẹ kó rúkọ náà ni náà ẹwọ bí bá wà nínú ọrọ owó náà ń sọ lọwọ ìgbà tí nẹtíwọkì ò lọ
0: ọrọ owó lẹ ń sọ lọwọ
1: mo ní àfikún tó ní tó bá ṣe pọ ọmọ náà wá sí rẹ ní ìdáhùn bóyá fẹ báyìí gbà wá pìtẹǹtẹ torí sọṣẹ rẹ ń rírà tó ọmọ òṣù ẹrọ afẹtàbẹ ọmọ ní bàbá dẹ ṣe dáadáa pọ mọ.
0: Ok.
1: Ọlọ́dọ̀ tí mi ò kò fẹ́ bàbẹ kò fẹ́ bàbẹ tó tó fẹ́ fi gàn fún rẹ náà ti fi kéré tó ó dẹ̀ rí ṣe ó dẹ̀ fi ó fi yó kí mọ́mí ẹ̀ kó kú àtà àtọ àtọ náà tó jẹ́ ọmọ.
0: Baba wa lati idi roko e ba ki awon ara ko laje amo ke to lo n te so lakoko yen e dapo ejo e tun mu wa le kan si ka le boda da boya nilo lati gbe yewo ah baba wa ti lo won ni omo kan o ko baba re sile oro re o gangan gangan ilu gangan loro aye o koju seyin o tu koju sodo temi mo nro yo mo koju oyo mo hello e ti wole e kale hello e ti wole ohun yi wa wa ni sale lohun lohun tori mo mo pe awon mommy ni mo so fun pe

0: báyìí o pé you can do it this way, you can go this way. 0704-700-3341. 0704-700-3341. Hello.
1: Hello, Ekalero.
0: Ekalesha.
1: Ekalesha. Ọ̀rọ̀ tí bàbá ẹ̀ sọ fún bàbá ẹ̀ lẹ́kàn pé gbogbo àwọn ọmọ ẹ̀ lọ.
0: Àgbọ́yé sà.
1: Àwọn obìnrin ọlọ́run ó dárígi ọkùnrin.
0: Àmì.
1: Àwọn obìnrin ló máa ń pọ́ ìdí ọmọ tó máa pọ́ ìdí inú wọn pé bàbá ẹ̀ ò dá, wọ́n pè bàbá ẹ̀ mọ́ o. Wọ́n kò dẹ̀ sí ọgbẹ́ tí àwọn ọmọ yẹn ò ní jèrè iṣẹ́ nínú wọn. Wọ́n lọ ṣàánú àwọn ọmọ wa.
0: Baba. Baba wa sebi e ti ri pe oro yen o pin si meji oro yen pin si meji ti won ojo ti yin ojo ti won madam todo yin ko mole e to awon omo dagba won po si won ninu awon omo ti dagba amo iyawo ti won lo o ko omo lo awon omo to ko lo under age ni won 13 10 and 8 won wa ko won kuro leko lo si badan mo le so yi ti ko ko awon omo lo a le pin sona o ririkunrin lo ni o se kini kan lo ni o gbe

kò tí ì lè yé dáadáa bàbá yìí nílò láti wá àwọn ọmọdé yẹn lọ bàbá yìí nílò láti bèrè kí ló dé bàbá yìí nílò láti bèrè fún ṣíṣe ojúṣe wọn ó kéré ni ó pọ̀ ni wọ́n láti bèrè obìnrin kúrò lọ́dọ̀ ẹni ò sọ wípé a kì í ṣojúṣe ẹni rárá o odijọ́ tẹ́ ẹ bá mu fóbìnrin tó bá ní a ò fẹ́ ẹ tún ṣe lẹ́ẹ̀kejì a tún ní a ò fẹ́ ẹ jẹ́ kẹ́lẹ́rì wà ń bẹ̀ kẹ́ ẹ tún ṣe lẹ́lẹ́ẹ̀kẹta kó ní ẹ òun ò fẹ́ ó ti dúró dídúró tó dúró yẹn ẹ ń dúró káwọn ọmọ yẹn dàgbà kí wọ́n gbọ́n kẹ́ ẹ lè máa fún wọn fúnra yín ni bẹ́ẹ̀ ni sà imí ẹran ọ̀tọ̀ tẹ́ṣí ọ̀tọ̀ ọ̀rọ̀ ti wà lọ́tọ̀ọ̀tọ̀ 0704703341 ànílé wa ò ní dàrú sẹ̀ bó bá sì fẹ́ dàrú torí pé ìgbà míì a máa imagine pé ẹni tó kọ́ mọ́lẹ̀ àti ẹni tó kó ọmọ lọ kéèyàn gbé ọmọ ẹyọ kan ṣoṣo pé ó ti tó gẹ́ bí orin ìpínlẹ̀ kan I'm not more interested in this marriage I have to leave I must go no I can't tolerate I can't cope I can't come and die gbogbo oríṣiríṣi nǹkan tó bá nǹkan ẹbí qualify ẹ tó bá gbé ọmọ kan lọ ẹ kọkọ kí pé ó kùnlẹ ńlẹwọ akọkẹ olówó tàbútàbú arówó ìyàbùnà arówó bàbá fi ṣara ní dín 0704703341 ẹdìyẹ ńlá gùnmẹ́ni.